0: 100,000.
1: Bẹ́ẹ̀ni ní ọ̀nì one oṣù kẹjọ 2024 ni mo bẹ̀rẹ̀, 2025 ni mo bẹ̀rẹ̀. Ìjọ tó pọ̀sù kan ni láńlọ́ọ̀dù pè mí pé kí n wá sí nǹkan kan bẹ́ mi.
0: Ó yẹ kí n tó ṣẹlẹ̀ ní ẹ̀fọ́.
1: So mo wá ń gbọ́ pé mo wá jọ ní ṣọ́ọ̀chì yìí. Mo wá lọ, ẹnì kan wá sọ fún yẹn pé àkàrà. Mo kàn wà àdúgbò wa ni, mo lọ bá bàbá yẹn, wọ́n bá fún mi lẹ́yìn kíní.
0: Ó fún yín láàyè.
1: Mo wá lọ ra ẹ̀wà olo mẹ́rin péré láti báyìí.
0: Lágolo kan.
1: Bẹ́ẹ̀ ni àbọ̀ kan 200 ní agolo.
0: 200 lágolo, ẹ bá ro ní 800
1: náà. Bẹ́ẹ̀ ni mo ra ta, mo ra gbogbo ẹ̀. So mo bá bẹ̀rẹ̀, mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Kò tí ọ̀rẹ́ ìpé yàn mẹ́fà ló rà ní abala tán. Mo ní pé bàbá mi ti ń ṣiṣẹ́ lára mi bí mo ṣe bẹ̀rẹ̀ nu. Ní ìsìn tí mo bá wẹ̀ wà, mo ti ń yọ ẹ̀tàn abọ́ mẹ́rin lé sí i. Màá jẹ́ ká tó dùn torí ìyá ògbẹ́ lẹ́nu bàbá mi. Èmi náà wá ń jàjẹ́ yóò àjẹ́.
0: Mo ní sùn kóńgò mẹ́rin lẹ ti wọ̀n báyìí.
1: Ẹyin tí ń bá wẹ̀ tán, mò ń yọ mẹ́rin, mò ń yọ mẹ́ta. Bọ́jà bá ṣe rí, mo sì ń tà, mo ń jẹ, mo ń yó. Èmi tó wá fi alákàlà pọ̀ ládùúgbò mi, sọ́mi ni mò ń gbé. Bí màá fedé sí.
0: Ẹ má sọ ogun tẹ́ ń fi sùn. Jìdá. Má fà sí rí ìdánwò hàn máa rẹ. Ìwọ akọ̀wé, ìwọ ọmọwé, a kì màmá ìṣe ewu ẹ̀ kó máa hùn ni o. So ẹ̀yin ò kó gbogbo àkópọ̀ yẹn.
1: Máa kó sí.
0: Ẹ kó sí.
1: Mo sì ń jẹun, mo ń yó, mo ń ṣe gbogbo ẹ̀. Tí n bá sunkún tí n bá
0: ń sọ lábàá yìí. Mo ní ìsìn tẹ́ ẹ fi wá mú àkàrà.
1: Kò sí
0: ìyàtọ̀,
1: wàláì ìyàtọ̀ ti tó bá mi.
0: Ìyàwó ẹ, wàláì kí yàtọ̀ dé bá. Kébi ọmọ pa ọmọ láyé. In the name of Jesus. Màmá ọyá o.
2: 2023 ni mo dé nu ìjọ yìí.
0: 2023 lẹ́yìn.
2: Bẹ́ẹ̀ni hairdresser ni mo ń ṣe lóje. Kò ṣe tí ó mọ̀ ní pé hairdresser ni mí.
0: Lóje.
2: Bẹ́ẹ̀ni.
0: Hairdresser ni yín.
2: Bẹ́ẹ̀ni sà. Gbàtí ẹ wá mọ sọ pé ká fi nǹkan mọ nǹkan. Mo máa ń ta ráìsì ní dídá lóje.
0: Iwu ráìsì wo?
2: Ráìsì Kóńgò mo lọ máa ń gbé lóríta mẹ́rin àti gbẹ́díjà.
0: Ẹ̀kẹ́
2: mọ. Mo máa ń tà ní dídá. Pẹ̀gbà tó tún yá, mo tún tolówó màá mọ kiri fún mo pa àwọn tó ń gbọ́jà wà lé lóje yẹn.